0: 347-449-5129 or email us mrexcitement@frp.live.
1: Ọ̀rọ̀ mi dà pa làǹgbà, kò jẹ́ jẹ́ ní tútù, kò dà kó jẹ́ dáa.